0: on a day jammy gang here, ever the boom boom, aye that mamma knew who irio, we regi, who there, no re re, or that tiginya. Where been on there, the Leon University, or see federal gang a key to jarry, we otoy dara. When you are key to John White Bear, when you are on a day jammy gang, you wanna carry wo, regi. O kono shawu uwe de. O kama onayimi mesemye ni dagbari biye samba inukulas fridu. Me edna fawa swabu mware kama yo. Samba liba marwija.
1: Liba yeke na muno. Abia koma ozono furiju station na inkana o I samba inukulas. Eba isi wene inyenu utokunde nkenu kwa sena anu. Nihina ana mekune kusi nko yeni imebo yena aga. Yadu santi nani. Koma lopa na agia nazo. Makoso bido kita, kongo libusi ya ba, anomo na kone bona baga udude nondibu. Onyene kukua afambo, ayamili good news kuchuku, anemwe motutu kunde nkesi kamkole no. Nakebu nye nemena, ubodo nkaino nemebu ubodo Nigeria udude reno. Nkisibu, ndi nkana bondi wasop. Iti nyegi usi na agana anande na azwa ya, mande na ele kwena ahiele, na agana anazi ya igu maka ahia aniriri ha bondi nke bondi wasop. Anasi na ya anwa gebido na October 1st, nke bu oma na abia abia. Nke bu abu, ndu uji. Onye isi ndị uwe ojii nke bụ ndị nke nọ na Edo steeti a agwago ndị obodo ka fa binye n'ụra wee tinye aka ka a na-edozi obodo. Ana o kwuruko n'okwu sị ka ewepụ aka n'anya gbasa igbu ndị mmadụ without eneba anya n'anya famelụ. Nke ịtọ bụ ndị isi ọchịchị obodo na kebunde bụ Federal Government etiti ekwugo okwu si na achọ itinye ụgbọ ga na-agba ọsịsọ ga na-esi na obodo nke akpọ Lagos wee na-agbada Maiduguri. Aya bazi na The News ọfụma. Nke isi bụ ndị soshal midia platfọm na kebunde nke a na-akpọ ndị wasop ekwugo okwu si na mbido ọnwa nke bụ October 1st, 2026, na aga na ndị na-azụ ahịa ma ndị na-elekwa ele ụgbọ nke bụ maka ndị anụa ji ele ahịa. Fakwurukwe n'okwu n'ọnụ nke onye okwu ukwu ha bụ Agbọghọ Gift. Ya bụ onye na-ekwu okwu a sị na ndị anụ ekwuwo okwu na ọ bụrụ na ị na-azụ ahịa, ọ bụkwa na ị na-elekwa n'ele na ị ga na-etinye nyakpọ ego ịnekọtarị gị anya ahịa ị na-azụ anahịa ị na-elekwa bụ onye bụ ndị nke a na-akpọ ndị wasop pụrụ n'ụbọchị nke taa. Ana onye tinyekwe n'uche na nduzi anụ a bụ Miss Gift Esuhi. Ya bụ onye kwuru okwu sị na ndị wasop anụ a amanye gị iwu a maka ndị na-ele ahịa na ndị na-azụkwa n'ahịa. Nke abụọ, onye isi ndị uwe ojii nke nọ na Edo steeti n'aka bụ CP Patrick Dao asịgo ndị Edo ka fabinie n'ụra tinye aka ka a na-achụ nye na-eme n'obodo otu esi atụ mmadụ ana otu esi egbu ndị mmadụ wetata itinye anya n'anya faame. Ọ na-agwa ndị nke a na-akpọ The Edo State Special Security Squad ESSS ka fabụpụ aka n'anya gbasa enwude mmadụ igbu onye ahụ without itinye anya na nye onye anụ amelụ na tupu e wee gbuo mmadụ ekwesịrị edosa onye a na nga a na-aga ije nye omelụ ndị mmadụ bịakwanụ fịa bịa ndị mmadụ bịa fa bịa gbaa ama si ndị bịa gbaa ama si na onye anụ a bụ onye ọjọọ ndị nke bịakwa ndị agba ama so onye a bụ ezigbo mmadụ bụnye ndị nke a na-eche eke tupu e wee gbuo mmadụ n'ọdịrọ mma. Nke ịtọ bụ ndị isi ọchịchị obodo a nke bụ Naịjirịa nake bụ ndị a na-akpọ ndị Federal Government etiti ekwugo ukwu si na Fatshọ iwepụta ụgbọ ga na-agba site na Lagos wee na-agbada Maiduguri, Borno Street, nke ga na-agba n'anya akpọ 360 km/h. Ana onye na-ekwu okwu a bụ onye nde akwụkwọ nke Ministry of Transportation nake bụ onye a na-akpọ Funshu Adebiyi. Ya kwuru okwu a nke site na Abuja na-ekwu na ndị nke a na-akpọ the 19th National Council on Transportation ekwugo okwu sị na ndị isi ọchịchị obodo chọrọ iwepụta ụgbọ nke ga na-agba site na obodo nke bụ Lagos wee na-agbada Maiduguri. Ndewonu ndị Igbo.
2: Akabọ sí àkójọpọ̀ ìròyìn pàtàkì lórí wákàtí níléeṣẹ́ Eastern Binoculars Uromi. Ẹ gbọ́ àwọn àkọ́rí ìròyìn. WhatsApp máa bẹ̀rẹ̀ sí gba owó lọ́wọ́ àwọn iléeṣẹ́ fún ìfiránṣẹ́ sí oníbàárà. Kọmíṣọ́nà ọlọ́pàá Edo rọ àwọn aráàlú láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá. Ìjọba àpapọ̀ ń gbèrò ọkọ̀ ojú ìrìn tó máa sáré láti Lagos sí Maiduguri. Orúkọ mi ni Olúwadámilárẹ̀. Ẹ gbọ́ ìròyìn. WhatsApp ti kéde pé àwọn iléeṣẹ́ tó ń lo WhatsApp Business Platform máa bẹ̀rẹ̀ sí san owó fún àwọn irú ìfiránṣẹ́ kan sí oníbàárà wọn láti ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2026. Ms. SMG Gift sọ pé ìgbésẹ̀ náà lè fi owó àfikún sí ẹrù àwọn oníṣòwò tí wọ́n sì lè gbé owó náà lé àwọn oníbàárà wọn lórí. Ó rọ àwọn oníṣòwò láti múra sílẹ̀ kí wọ́n sì ṣàkóso iye ìfiránṣẹ́ wọn dáadáa láì jẹ́ kí iṣẹ́ sí oníbàárà dínkù. Kọmíṣọ́nà ọlọ́pàá Edo CP Patrick Dawa ti rọ àwọn aráàlú àti àwọn ẹgbẹ́ àwùjọ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá fún àlàáfíà àti ààbò tó péye. Ó sọ pé aráàlú lè mú ẹni tí wọ́n bá fura sí kí wọ́n sì fi lé ọlọ́pàá lọ́wọ́. Ó kìlọ̀ pé kò sí ẹni tó yẹ kí ó gba òfin sí ọwọ́ ara rẹ̀ tàbí kó ṣe ìdájọ́ ogunlọ́gọ̀. Ìjọba àpapọ̀ ti kéde ètò láti kọ́ ọkọ̀ ojú irin tó máa sọ Lekki ní Lagos pọ̀ mọ́ Maiduguri ní ìpínlẹ̀ Borno, tí ọkọ̀ náà sì lè máa lọ ní ìsáré tó tó 360 km.

WhatsApp ma bere si gba owo lowo awon ile ise fun ifiranse si onibara. Commissioner olopa Edo ro awon aralu lati fowo sowopo pelu olopa. Ijoba apapo n gbero oko ojuri to ma sare lati Lagos si Maiduguri. Oruko mi ni Oluwadamilare. Ẹgbọ́ ìròyìn WhatsApp ti kéde pé àwọn iléeṣẹ́ tó ń lo WhatsApp Business Platform máa bẹ̀rẹ̀ sí san owó fún àwọn irú ìfiránṣẹ́ kan sí oníbàárà wọn láti ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2026. Ms. Esemige Gift sọ pé ìgbésẹ̀ náà lè fi owó àfikún sí ẹrù àwọn oníṣẹ́.